pa náà lọ bá tàn bá sọ̀rọ̀ kẹlẹkẹlẹ tó sì ń gbọ́ ohun tá à ń sọ tó sì ń ṣe ohun tó ń wà nínú ọkàn wa. Èmi náà ti jí ní kùtùkùtù òwúrọ̀, mo ti bá Ọlọ́run sọ̀rọ̀ kẹlẹkẹlẹ. Ẹ̀yin náà nínú ọkàn yín, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ kẹlẹkẹlẹ. Ẹ jẹ́ ká lọ sórí eegun wa, torí ẹni tó lè ṣohun tí ń ṣe fún wa kan ò sí. Ìbà Ọlọ́run Elédùmarè, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́. Ìní lọ́jọ́ keje nínú oṣù keje ọdún 2026, ojúmọ́ orí gòkè bájọ wá ni orin tí mo fi wọlé. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé a kú ojúmọ́ rẹ̀ lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ lákiwá lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 1 103.5 FM, ọ̀gbẹ́ni Abiola Peters wípé ojúmọ́ tó mọ̀ wà lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ọ̀dùnú yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọjọ́ ṣẹ́gun lè ní a ṣẹ́gun gbogbo ibi èrò ìka ìgbìmọ̀ pọ̀ọ̀tẹ̀ lórí wa, lórí ilé wa, lórí orílẹ̀-èdè wa. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́.

ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.

ìrìngìnì aago mẹ́sàn-án alẹ́ lù ẹ kalẹ̀ ìrìngìnì ṣókí la mú wá nílé iṣẹ́ rádíò 103.5 FM adétòun olúwọlé lórúkọ mi alága fún àwọn olùgbé agbègbè lọ́wá nílùú ìkòròdú ìkòròdú development association ọ̀gbẹ́ni jíde kùtì ti sọ ohun tí ojú wọn kàn lórí ọ̀nà tí ò dáa eléyìí tó ń ṣe ìfàsẹ́yìn fún ìdàgbàsókè ìlú àìsí ètò ààbò tó péye bákan náà ìdọ̀tí tí ò fi ìgbà kankan sí àdínkù látàrí àwọn tó yẹ kó wá kó tí kò wá nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí lórí ètò iléeṣẹ́ rádíò 103.5 FM pẹ̀lú jennifer ubube ọ̀gbẹ́ni kùtì wọ́n sọ oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú bí ìwà ìdúnkokò mọ́ni àìsí ètò ààbò tó péye bó ṣe ń gbalẹ̀ bí olú ọ̀rán wọ́n wá rọ àwọn olùgbé agbègbè ọ̀hún láti wà ní ìlàjú ní gbogbo ìgbà kí wọ́n lè dáàbò bo ìlú wọn lọ́wọ́ àwọn ọmọ ògànfẹ́ ọ̀gbẹ́ni kùtì tó sọ nínú ọ̀rọ̀ wọn pé àwọn olùgbé agbègbè ìyẹn CDA wọ́n rí wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba títí tí ìjọba ó fi dé ọ̀dọ̀ wọn ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ táwọn sì jọ máa ní àjọṣepọ̀ tẹ̀síwájú àjọ tó ń mójútó àwọn tí wọ́n ta oògùn pípọn òyìnbó láwọn agbègbè káàkiri the association of community pharmacists of nigeria wọ́n ti pe gbogbo àwọn tí wọ́n jẹ́ olùta ọjà yìí àtàwọn onílé iléeṣẹ́ ìlera tó jẹ́ ti alábọ́dé tí wọ́n bẹ láwọn ìgbèríko káàkiri láti rí wípé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ torí wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ ọ̀hún kò kéré nínú ìdàgbàsókè àwùjọ àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún àwọn aráàlú nípa ọ̀rọ̀ ètò ìlera alága fún ìgbékalẹ̀ ètò ACPN Annual International Scientific Conference tí wọ́n wà níbi ètò ọ̀hún ìyẹn chidi dozie ló sọ ọ̀rọ̀ yìí nílùú Abuja wípé bí ètò ọ̀hún ti lọ lọ́wọ́ wọ́n gba gbogbo àwọn tí wọ́n jẹ́ alámójútó àwọn onílé iṣẹ́ ìlera tó jẹ́ alábọ́dé tó súnmọ́ àwọn aráàlú jùlọ láti rí wípé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ àti gbígbóríyìn fún wọn wípé iṣẹ́ wọn àti ìgbìyànjú wọn kò kéré láwùjọ bí wọ́n ti ń dóòlà ẹ̀mí tí wọ́n sì ń ṣe ìmójútó kankan fún àwọn èèyàn kó má bàa di ohun tí yóò máa gba àwọn epo jàgá ààrẹ tẹ́lẹ̀ rí ẹni tó jẹ́ olùbádámọ̀ràn pẹ̀lú wọn pẹ̀lú ààrẹ ọ̀gbẹ́ni Bashiru Ahmad wọn ti kéde ètò kan tí wọ́n sọ wípé wọ́n fi ṣe àdúrà fún sísàmì ìpapòdà ààrẹ ìgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn olóògbé Muhammadu Buhari nínú ọ̀rọ̀ wọn tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára agbọ́rọ̀káyé X ọ̀gbẹ́ni Ahmad sọ wípé ẹni tó bá wà láyé tó nípa rere náà ni wọn ò gbọdọ̀ gbàgbé bírò wọn bá fi ayé sílẹ̀ wọn ní àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ náà ni wọn ò péjú pèsè síbi àdúrà ìrántí olóògbé ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà Muhammadu Buhari tó ẹ jẹ́ ká tún pàdé tó bá dìgbà míì adétòun olúwọlé lórúkọ mi rádíò 103.5 FM lẹ́ti gbọ́ ìròyìn.

0: orí ogójì ò lé ẹyọ kan Genesis chapter 41. Mo kọ́kọ́ bá káwo ẹsẹ̀ kéjìlá ìkẹtàlá àti ìkẹrìnlá rẹ̀. Èyí tó kàbá yìí wípé.
1: Ọ̀dọ́mọkùnrin kan.
0: Ọ̀dọ́mọkùnrin kan.
1: Ara Eberu.
0: Yes.
1: Ọmọ ọ̀dọ́ lórí ẹ̀sọ́.
0: Yes.
1: Tí wà níbẹ̀ pẹ̀lú wa.
0: Ó wà nínú ẹ̀wọ̀n. Yes.
1: Àwa sì rọ fún un.
0: Yes.
1: Ó sì túmọ̀ àlá fún wa.
0: Ó wá túmọ̀ àlá fún wa.
1: Ó túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí àlá
0: tirẹ̀. Ó wá túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí àlá tirẹ̀.
1: Ó ṣe bí ó ti túmọ̀ fún wa.
0: Ó ṣe bí ó ti túmọ̀ fún wa.
1: Bẹ́ẹ̀ ni ó sì rí.
0: Bẹ́ẹ̀ ẹ gbọ́ ìyẹn méjì ló lálàá níjọ́ náà. Irú àláwọ̀ ni wọ́n ńlá. Aláriire ni ó ṣe nínú ayé rẹ̀. Ìkíní lálàá, ìkejì lálàá. Ṣùgbọ́n ẹ̀kan nínú wọn ìtumọ̀ alára ni pé níwòye ọjọ́ mẹ́ta ó gé ọ lórí. Ìtumọ̀ tẹ́lẹ̀ kejì ni níwòye ọjọ́ mẹ́ta ó padà sọ́dọ̀ ọba. Èmi ò mọ irú tí àlá jẹ́ nínú ayé rẹ̀. Tàbí àlá tí ayé ti fi lé ọ lọ́kàn. Èmi ò mọ àlá ibi tí ayé ti fi fọ́. Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run, àlá ibi lórí ayé rẹ̀ ó parẹ́ lónìí. Àlá ibi lórí ayé rẹ̀ mo ló parẹ́ lónìí. Àlá ibi parẹ́ nínú ayé rẹ̀. Oríṣiríṣi ọ̀nà lọ́tà máa ń gbé àlá gbà. Wọ́n á mú àlá wá láti ba ayé ènìyàn jẹ́. Àlá àlá àlá ènìyàn ni ènìyàn má fi àlá ṣàwàdà o. Bí o bá dàlá sọ wòlí rẹ lọ, bàbá tí mo rí rè, ìyá tí mo rí rè, jẹ́ kí ó ṣàdúrà fún ọ. Àlá rere mìíràn wà tọ́ ọmọ túmọ̀ rẹ̀ tí o sì jẹ́ kí àlá náà kọjá lọ nínú ayé rẹ̀. Àlá ibi mìíràn wà kí ẹlòmíì ò tó kó ti rí ṣùgbọ́n torí pé kò mọ ìtumọ̀ àlá. Kò sì béèrè lọ́wọ́ àwọn tó jù lọ. Ọ̀pọ̀ ọdún wọn ló ti kú dànù. Èmi ò mọrú àlá tó ńlá nìsín. Èmi ò mọrú àlá tó ńlá lọ́wọ́lọ́wọ́. Èmi ò mọrú àlá tó ń dààmú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n mo ṣe wà lónìí mo tún kárà sí ni. Àlá ibi kò ní sẹ́ nínú ayé rẹ̀. Àwọn méjì ló lálàá, ọ̀kan dára ọ̀kan ò dára. Ṣùgbọ́n méjèèjì ló padà sẹ́. Méjèèjì ló padà sẹ́. Yes.
1: Èmi ni ó ń padà bọ̀ sí ipò iṣẹ́ mi.
0: Yes.
1: Òní ó sì sọ̀rọ̀. Nígbà náà ni Fáráà
0: máa ń sẹ́. Aláwa sẹ́. Ó ti kó ti ní ẹdún màmá. Aláwa aláìwá sẹ́. Ní ọjọ́ kẹta, wọ́n mú ọ̀kan sọ̀rọ̀. Èkejì, Fáráà wọn aránsẹ́. Yes.
1: Nígbà náà ni Fáráà ránsẹ́.
0: Oh, yes.
1: Ó sì ń pé Jósẹ́fù.
0: Jósẹ́fù.
1: Ó sì yára mú jáde.
0: Àlàlújà. Amen.
1: Amen.
0: Kí mò ń fa ayọ̀ ẹ̀jẹ̀ tí sí mi. Ó ń lọ nígbà tó lálàáfíà tó túmọ̀ àlá. Ó wá sọ fún agbọ́tí pé jọ̀ọ́ nílò lọ́nà tó bá dára fún ọ rántí mi. Tó bá dára fún ọ rántí mi. Ṣùgbọ́n torí àkókò wáyé. Agbọ́ tí ò rántí Jósẹ́fù fún odidi ọdún méjì. Ọdún kìíní, ọdún kejì, wọ́n gbàgbé ẹ̀. Èmi ò mọ tó gbàgbé ìwọ náà. Èmi ò mẹ́ni tó gbàgbé ìwọ náà. Mi ò mọ ìkórìtà tẹ́ gbàgbé ẹ̀ sí. Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run lónìí, wọ́n rántí rẹ̀ fún rere. Nípa agbára Ọlọ́run alàyè mo ní wọ́n rántí ẹ̀ fún rere. Ìyàwó rẹ̀ yóò padà fara. Wọ́n má gbàgbé rẹ̀ fọ́dún méjì. Ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì ni mo bá wá lálàá kan. Ó lálàá wọ́n pe gbogbo olóyè, wọ́n pe gbogbo àwọn amòye, wọ́n pe gbogbo àwọn onífá, wọ́n pe gbogbo àwọn aláwọ̀ ojú wọn. Wọ́n pe gbogbo àwọn olórìṣà. Kò sẹ́ni tó mọ̀ tó mọ̀ àlá. Ìgbà náà ó ní agbọ́ tí wàá rántí pé ẹnì kí mọ̀ wà nínú ẹ̀wọ̀n tó túmọ̀ àlá fún mi tí mo dé ibi tí mo dé. Ẹni tí ó gbé ọga yóò jáde sí ọ lónìí.
1: Ẹni
0: tí ó sọ ọ́ dẹ̀yàn yóò wá orí lónìí. Ẹni tí ó fògbó rẹ hàn yóò wá orí lónìí. Mí rẹ ò ní rí bákan náà mọ́. Mo gbọ́ lọ níbi kẹ́ẹ̀tì kádé yẹn.
1: Wọ́n sì yára mú jáde.
0: Wọ́n bá mú jáde nínú rẹ̀. Yes.
1: Wọ́n sì parí rẹ̀.
0: Yẹ gbọ́n tó kọ́kọ́ sọ yẹn ni pé ní àsìkò yìí ó ti pẹ́ lẹ́wọ̀n orí rẹ ti dàbí ìwèrè. Ohun àkọ́kọ́ ìyanu ni pé wọ́n kọ́kọ́ fa orí rẹ̀. Ó dára ẹ wàá gbà fún ọ. Ọ̀pọ̀ ní ẹ̀yìn sarúgbó ìyàló jẹ́ gbó báyìí. Ọ̀pọ̀ ní ẹ̀yìn sarúgbó rárá àti rárá àìní ló sọ ọ́ dàbá ẹ̀. Bí ẹ̀yìn bá wà tí ò lásọ lára tẹ́ ẹ bá ní ẹ̀rù pé owó rè mọ́. Ẹ jẹ́ kí àánú sọ̀kalẹ̀ fún. Tí àánú bá sọ̀ ní ẹ̀mọ́ pé ha àsẹ́yìn ló dá bí inú ilé yìí. Gbogbo tó sọ ọ́ darúgbó òkèlè lónìí olú nítorí òjáyé ó dá ọmọ mọ ẹgbẹ eléyìí ti dàgbà nígbà tó jẹ pé ìyá ni lórúkọ jésù ló kúrò láyé rẹ lónìí ayé rẹ ló gbàgbára
1: ọkàn
0: ìṣẹgun ló farahàn ọ. Wọ́n kọ́kọ́ fa orí rẹ̀ wọ́n ṣerun fún wọ́n pinnu fún wọ́n tún orí rẹ̀ sí. Alágbára lóní ń bọ̀ sọ̀rọ̀ lónìí agbára tí tún orí ẹni ṣe yóò wọnú ayé rẹ wá ẹni tí ó tún ayé rẹ ṣe tún orí rẹ ṣe mo ní yóò.

pé tí mo fi pàdé Jésù tó fi bá Jésù pàdé
kaani pétérù pétérù apẹja pétérù tó ṣiṣẹ tí ò ní túmọ ìwọ náà ṣiṣẹ ṣiṣẹ kò ní túmọ ó ì bá aláàánú rẹ pàdé nìyí mú ni lùwà gbọ́ tí.

0: Amen.
1: You are one
0: of
1: you. Ah, me. I hear you back now.
0: Ah, me.
1: Mommy, oh, Tinder, bye-bye. What is foul in and what tone? Let's see. What was I saw? What's here? Yes.
2: One
1: year, say, oh, well, let me a lot of our lives. I'm all. You won't, no, you. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti sọ ìwọ ló lórí ilé mi àkọ́kọ́ náà méjì.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ni a sì máa ṣe àkóso àwọn ènìyàn mi.
1: Gbogbo ènìyàn mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ìwọ lọ́ máa pàṣẹ ìwọ lọ́ máa jẹ́ alákòóso àwọn ènìyàn mi mò ń gbọ́ máa.
2: Ìtẹ́ni èmi ò fi tóbi jù ọ lọ.
1: Ó ń kọ péré. Jósẹ́fù tí ẹ jù ọ lọ ní ìtẹ́ tí ọmọ pè mí kábíyèsí ṣùgbọ́n lẹ́yìn yẹn ìmí rẹ dédé ni wá láti inú ẹ̀wọ̀n. Láti inú ẹ̀wọ̀n abẹ́ ìgbàgbé ni pé bàbá wa Ọbásanjọ́ ó bá àánú pàdé abẹ́ ìgbàgbé ni pé wọ́n mọ̀ dájọ́ ọkú fún bàbá yẹn. Praise the Lord. Wọ́n dájọ́ ọkú fún bàbá ṣùgbọ́n níta àwọn àánú dìde nílẹ̀ wọ́n sọ ẹjọ́ ọkú di ẹ̀wọ̀n gbére. Ẹ̀jẹ̀ mú ìgbàgbé pé bàbá ò tí ì parí ẹ̀wọ̀n gbére tí Abiola fi kú. Náwání kò sí tí àwọn lè ṣe tayọ wípé kí àwọn wá ẹnì kan tó tún jẹ́ Yorùbá tó lágbára tó jẹ́ pé gbogbo Yorùbá ti ń bínú ọ̀hún ẹ̀wọ̀n ò ní lè bínú mọ́ gbogbo táwọn Yorùbá ń gbé yìí wọn ò ní lè gbé ogun mọ́ ẹjẹ́ wá Yorùbá kan wọn ò wá ní wọn ọ̀kan wà tó ti ṣe ààrẹ rí ó ní ẹjẹ́ lọ mú ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ó wà lẹ́wọ̀n wọ́n ní lò wá.

0: ẹyin náà máa ṣe ààrẹ orílẹ̀-èdè oní láti inú ẹ̀wọ̀n ni rárá. Ọ ní ṣe láti náà á gbé ọ jáde láti inú ẹ̀wọ̀n di olórí orílẹ̀-èdè ni kí inú aráàlú ó le dùn. Ẹnìkan ló rojọ́ Ọbásanjọ́, ẹnìkan ló lọ sọ pé òun ló lè ṣe. Ta ni ó rojọ́ rẹ̀? Kìí ṣe tìwé, kìí ṣe tọgbọ́n, tàánú ni. Àánú pọ̀fẹ́ nìkan.
1: Àmì.
0: Wọ́n rojọ́ rẹ̀ sọ́ba.
1: Àmì.
0: Bílú ẹ bá ṣe ìṣìdọ́ dìde lónìí, tẹ́ ń gbé ọ síwájú gómìnà ìlú yín tó ní kí lọ fẹ́, ayé ẹ mọ̀ ti dà. Chairman local government lásìsẹ́ tó bá sọ fún ọpọ́ òun ràn lọ́wọ́ tiẹ̀ ti dáa. A ń bèrè tàṣí tí wọ́n bá gbé ọdọ́dọ̀ president orílẹ̀-èdè Nàìjíríà. Kò kọ́ ìtẹ́ nìkan. Ọ̀rẹ́ rẹ̀ wà ní ibi agbára. Wọ́n wá pè wá pé àwẹ̀ wá abẹ́kọ̀ọ́ tẹ àwọn òwe kan. Ó ní irú ìwé wo? Ìwé lásánà ni a fẹ́ pè ní ibìkan bí a fẹ́ pè a fẹ́ fi ṣayẹyẹ ni. Èèló ni nígbà tí wọ́n dákọ̀ mílíọ̀nù ó ní gbogbo ti kan rú ẹ̀. Wọ́n ní mọ wọ̀ ọ́ rí i. A fọ̀ lówó tọ́ ìṣiṣẹ́ ni wọ́n sálọ sí. Kódà àwọn tí ó bọ̀ ṣiṣẹ́ gan a fún ọ. Àwọn tí ó ṣiṣẹ́ wọ́n pè wọ́n. Wọ́n fún ní owó tí ìṣiṣẹ́. Ó sì parí iṣẹ́ tán lójú ẹsẹ̀. Àná ni a tó kó owó dé. Wọ́n wá gbé millions upon millions upon millions kò kúrò lójú kan. Òun kò ṣiṣẹ́, òun kò náwó nígbà tí à ń gbé. Ayé rẹ̀ ò yí padà ọ̀nà béèrè lọ́wọ́ àti ẹgbẹ́ contract ni wọ́n kúrò lójú kan ni. Àná ni a máa ń ṣe. Tọ́ bá ti ní contract gbé he, mi ò mọ̀ lówó, mi ò mọ̀ lówó, ọlọ́run ò tí ì dásọ́rọ̀ wọn ni. Wọ́n tọ́lọ̀ ń dásọ́rọ̀ wọn, àná ni ó gbowó kalẹ̀ tọ́ ì sí. Ìdí mo sọ fún ọ ni wípé ṣé ìwọ wà ọlọ́run gba contract káàkiri? Mo ń bá tẹ̀ parí pè mí. Àdúrà mi ó gbà lórí ayé rẹ̀. Mi ò mọ iye àwọn tí ọlọ́run ti tipasẹ̀ mìíràn lọ́wọ́ dìde ní orílẹ̀-èdè yìí. Ní orílẹ̀-èdè yìí, ọlọ́run ó ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run ó gbé ọ̀gá. Ìyàgbọ́ farahàn ọ́. Sàmí kí n gbọ́sẹ̀. Ẹ parí ẹ̀ mà.
2: Fọ́lá sì wí fún Jọ́sẹ́fù pé.
0: Ó wá sọ fún pé.
2: Wo. Èmi fi ọ́ jẹ olórí gbogbo ilẹ̀ Egypt.
0: Mo fi ọ́ jẹ olórí gbogbo ilẹ̀ Egypt. Ẹni tó wà lẹ́wọ̀n lánàá. A gbọ́ tí tó jẹ fẹ́ ọ̀rọ̀ rẹ̀ fọ́ba. Ẹ má gbàgbé pé yóò tún wọn sáàfù rẹ̀ lọ́rẹ̀ lọ tí o. Ó ti tún wà ní ọ̀ndà fara. Ó ti tún dàrú lọ́dọ̀ Jọ́sẹ̀f. Gbogbo àtẹ́ kí pé mo jọ ọ́ wọ́n padà kó àsàbẹ̀ ni. Ẹ lè sàmì ni. Yes.
2: Fara sì bá olùkọ́ ọwọ́ rẹ̀ kúrò.
0: Fara wa bọ̀ olùkọ́ ọwọ́ ẹ̀.
2: Ó sì fi bọ Jọ́sẹ́fù.
0: Ó wá fi bọ Jọ́sẹ́fù lọ́wọ́.
2: Ó sì wọ́ ní aṣọ ọ̀gbọ̀ dáradára.
0: Aṣọ tàkọ́kọ́ tí tó change.
2: Ó sì fi
0: ẹ̀rọ. Wọ́n wá pé aṣọ ọ̀gbọ̀ dáradára. Ẹ jọ mà. Wọ́n wá aṣọ ọ̀gbọ̀ tó dára wá fi wọ̀ ọ́ aṣọ ọba. Yes.
2: Ó sì fi ẹ̀wọ̀n wúrà ní sí ní ọrùn.
0: Ó wá mú ẹ̀wọ̀n wúrà rẹ̀. Ó gbé sí lọ́rùn. Yes.
2: Ó sì mú ogun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Kẹ́tẹ́kẹ́tẹ́ ti kábíyèsí ń gùn. Olóní kò gùn. Hallelujah. Yes.
2: Wọ́n sì ń ké níwájú rẹ̀ pé.
0: Wọ́n wá ń kígbe pé.
2: Kábíyèsí.
0: Kábíyèsí o.
2: Ó sì fi jẹ olórí gbogbo ilẹ̀ Egypt.
0: Ó wá fi jẹ olórí gbogbo ilẹ̀ Egypt. Ẹnìkan ó kí hallelujah.
1: Hallelujah.
0: Ẹnìkan ó kí hallelujah.
1: Hallelujah.
0: Wọ́n fi jẹ olórí gbogbo ilẹ̀ Egypt pátápátá láti inú ẹ̀wọ̀. Ká ló sọ pé ẹ̀kẹ́ ò lè yí padà? Ká ló sọ wípé Ọlọ́run ò lè yí ìgbà rẹ̀ padà? Ká ló lè sọ pé ohun gbogbo ò lè yí padà lónìí? Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, àánú tí ó fọ̀ tí ó sọ ọ́ dẹnu mi yóò fọ̀ lónìí.
1: Ẹ
0: sàmí kí n gbọ́. Wọ́n náà bá mi kọrin kí n tó gbàdúrà pé mo ní.